0: Eya mẹ́tì tó wọn á wáre òun bá gbọ́ngàn gbèrè ètò mẹ́rin. Ṣàgàgídé ìtù kò bá fi tó kúnnú ń bọ̀ ló ń dèrègé.
1: Mamaya.
0: Á ṣàkẹrẹ ló ń dèrègé.
1: Kúnra jò yẹn ni.
0: Kò máa ń fọ̀rẹ́ bẹ́ sùn ó. Yìnà kẹrin ti wẹ́yà. Náà ṣàkọ̀ ọ̀gá yìí na. Kẹ́ ń kúnra kó ń bọ́ àdó. Òbẹ̀wé ti mẹ́ sùn ó.